yàtọ̀ àbúrọ̀jẹ́ lọ́dọ̀sẹ́dì olè ní yà fífi fẹ́ndẹ̀ àmú ìjọpẹ́tọ́ mìíràn mi ń tẹ́mẹ́ mìíràn ìjọpẹ́tọ́ mọ́yán mi ń tẹ́mẹ́ àmú ìjọpẹ́tọ́ lọ mìíràn mi ń tẹ́mẹ́ mìíràn ìjọpẹ́tọ́ sí mo sọ́yán mi ń tẹ́mẹ́ mìíràn mayọ́lá mi ń sọ mi tọ́kùnrin.

0: ene khoro khane meyo tutuma khosu motuna malone me ONG V15 ena dondo pro komiton gbon pe dale lo kan le na binu plan mere na jino che mi ro toro mi yesia
1: tago
0: super ena
1: chenu we bona chenu toro mi tole de do kan bo kan lo me ena chenu ye bisese bo pechi pechi yo ena yi ma we do pe yo ma we da mi yo bo pe yo me yo pechi bi kan to
0: ma we
1: pechi na zo mo trele bona isto gami tongo to gami ton e wa yi yo batista yo pechi yi kan to a zo e wa ro trele o mi yo da gbede e wa nu mi yo wọ́n iná lè iná míyàn tàbí tí gan
0: wéyí
1: eyín bó da ehun dèbò
0: ìdàfẹ́ ìdàfẹ́ ndé ya
1: bóná fún gbèrúkú ọ̀ fún gbèrúkú ọ̀ àná agbáza tó ìwẹ́ agbáza yàzán líle tó yàzán ùvẹ́ àṣẹ gbọ̀ngàn ènìyàn mẹ́ gbọ̀ngàn dèbò náà sàn tẹ́lẹ̀ gbèrè à
0: kanji
1: ùvẹ́ ṣe ló tàbí tán mẹ́ kaka bo mau hen tuo he kaka kaka kaka pe wa zon bo ai bo je me ru ti mi tu pe lo ta ton me mi tu pe nu an se wa nu mi yo si 2016 wa 2026 di ta bo ti gan
0: e dai ho an
1: e bo dai ho an
0: ganji
1: nu an wa nu ai kun banji fi